iwájú ọ̀run ìṣájú ayé. Ìwọ tó kù ìjì láṣú. Ìwọ tó wà ní gbùngbùn inú ọ̀run. Àjàgà rẹ̀ rọrùn. Ẹrù rẹ̀ sì fúyẹ́ ẹni tẹ̀lé ọ́.

ṣe bi léèrè ẹni tí ó ṣe yí padà. Ìtẹ́ra lọ́rùn kìí ṣí onípòta ò lè ra lóye. Àrùgbọ ọjọ́ níyàn àdàgbà máa tẹ̀ pa o. Ìwọ ni ká bí yọ.

ọba tó lè rọba lóye tó lè ní kó má mímọ́. Ọba tá ò gbọ́ ọ̀dọ̀ bí ó bá ṣe ṣẹṣẹ́ ọwọ́ ẹ̀ sí. Òjò rán ọyẹ́ fún bẹ́ẹ̀ lórúran lásìkò rẹ̀.

0: Ẹja ẹ̀fẹ̀ wẹ̀ yí òtò dénà fífi na mì. Èèyàn gbà ò rajé mi tan wẹ̀.
1: 102.7
2: Gbogbo dé tẹ́lú gọ́ọ̀lù o. We get in down o. Everybody be go be a nu o. We doing this, yo.

ọmọ bá fẹ́ kí na ọmọ jẹ́ pàtíbọ̀ ó ti dèyàn pàtàkì pàtàkì. Carry be life me ṣe change gbódìyàn tó fi 1000 naira ra plate still grow by change. Èmi lẹ́mọ tán ti rò pé kò lè ṣoríre mo bójú ọlọ́run kí ni mórí mórí re. Èmi lẹni táwọn aráyé tán ti kàn so èmi náà rò lẹ́yìn tí mo fi owó control. Ẹyẹ yan jẹ́ ní fọ́lọ́run tó bí ọlọ́run tó bó ṣùṣù òwe tó ṣe ti mi kẹ ló bí. Ṣé ìmọ̀ ọlọ́run iná ló ṣe tí ọkọ ya ọlọ́run jẹ ọbẹ̀ níwájọ má jẹ káwó fàyà. Tí bá fẹ́ wọnú ìyàrá yín tẹ́lẹ̀ ẹ má ní pé grow náà mo ń jàmàlà nísìn mo ti gbé tú olè náà. Ọmọ náà ni mi bí ohun tí fún èṣù tẹ́ṣù bá ní package mẹ́ ó máa rí.